0: se bhgéisteach le RTÍ radio na gaiisteachta.
1: Tá géisiocht in is le scona seaachtainna an chréile ar RTÍ radio na gaiisteachta. Éis muid in is leis an glór cartlainn ó na léintí.